0: Alo.
1: Alo.
0: Wọ́n dàgbé.
1: Kọ́kú tó jìjọ.
0: Lámẹ́sẹ́.
1: Àwúyáyá.
0: Àpẹ́lò ń sáyé tó wá.
2: Àwùjẹ́dẹ́dẹ́.
1: A ò mí bú.
2: Mi lẹ́gẹ́dẹ́ tẹ́ búrò. Mi àwùjẹ́ dẹ́dẹ́ yòrò.
1: Ẹ̀yin ọ̀yọ́ náà bẹ dojú lé bari sí fi fòtó dògbé. Ṣé gbà wá? Látógun pọ̀ mẹ́.
2: Dojú lé bari sí.
1: Ṣe mọ́ mẹ́.
2: Ọ̀ àjọ lè bari mi yá.
1: Àmẹ́kẹ́dì ni àtàlẹ̀ bárò mi. Ẹ kò mí fọ́n rẹ̀.
2: Kò tọ́ o.
1: Mátà àparíkà máa bí ọ̀hánà mi fẹ́fẹ́ lé oyin o. Tutu gba ni jọ́ni náà ó yin mi tọ́ kékeré. Ní ni pàpà sọ di ni dáa fi nọ. Ní na nọ̀bí yẹn kẹ́tọ́ lè kà mẹ́ fi jẹ́ a. Kọkúbí Amoru, Ganke, Davido, Nga tó yà di lè dá pẹ́ náà mọ́kò kékeré jẹ Davido yóò mi ní sọ lọ́bẹ̀ ẹ̀tọ́ abẹ́tọ́ a.
2: Ntọ́ntọ́.
1: Méjọ́ iná fọ Felix lè tẹ̀rẹ̀ bi tó ẹsẹ̀ na Canal FM lé mi sí wa. Ǹjẹ́ ọ̀hà àgbà náà mi sí àmì gẹ́gẹ́ sí dojú lè bari dopi fòtó rẹ̀ gbàgbà. Ǹjẹ́ ọ̀hà àgbà náà nọ̀bí yẹn Nasiru kẹ́ni balẹ̀ òun la wa kò lè bàjẹ́ ǹjẹ́ ọ̀hà àgbà náà mi sí àmì.
0: Àmì sẹ́mi wẹ̀.
1: Bọ́ni wíkẹ́ndì náà mi sí àmì.
2: Ẹyí dán ké ma bàbá yìí.
1: Bàbá.
2: Ìyá Jogobina ẹ̀. Àbá ṣẹ̀ṣẹ̀ náà. Ayi sọyọ. Aw ẹbùrùbọ̀ ayi tòmínà tòmínà tòmínà tòmínà. Alo.
0: Alo.
3: Alo egbèrè dán.
0: Dọ́gbè. Nkẹlẹ o.
2: Nkẹlẹ o.
3: Ọkùnrin àmì èpò yìí bá gbọ́ ní ọ̀dàlọ́ àìpele ń kí o.
2: Ẹ̀gbọ́n mi ra ṣe sóyè lò.
3: Ìyá ẹ̀yà tí wọn àmì bá gbọ́ jùmọ̀ sí bá lè gbọ́ fẹ́ká lójú ọ̀dàlọ́ à.
2: Ẹgbẹ́ ń pọ̀ forí bá fòkẹ́ yà.
3: Ẹ̀sẹ̀ báṣọ̀. Sẹ́yìn dá àti àyùbọ̀ ń tọ́gbọ́ rìn. Yà á àpọ̀tì ní bá náà ń tẹ̀.
2: Àwọn oníkẹ́.
3: Àpọ̀tì.
2: Àpọ̀tì. Nínú ọmọ yàgbọ̀n náà wà àgbàlagbọ̀n rò. Yà á olùkẹ́ bá náà. Yà á olùkẹ́ bá náà. Yà á olùkẹ́ bá náà wà.
3: Ne ko sinu wa.
2: Awo ne tɔgbe ma se.
3: Yé n gbaya fúnɛ kɔ.
0: Bàtà omuse.
2: Omuse tɔgbe.
3: Omuse o.
2: Bí a nu kaba nɔma.
3: Aa n'o tɔ a tɔ biyɔn dɛ.
0: Bàtà biyɔn yan biyɔn yan.
2: Tɔgbe nkɛ nkɛbi awa
3: de. N'o bɔ a la a tɔ biyɔn.
0: Bàtà biyɔn.
2: Tɔgbe nkɛbi awa de. Gbɔmu na soso.
0: Ɛ pasɔ n'o oyi gafi bɔre.
2: Ɛ.
0: Awɔ a pɔ te gbɔna.
2: A o bɛ a pɔ te lo.
3: Ne ko
2: gbe sele
0: kwala. Ẹgbẹ́ o. Pásọ̀ jọmu pásọ̀ jọmu.
2: N'o yi jaa fi gbọ́ rí.
0: Ẹ pásọ̀ n'o yi jaa fi gbọ́ ahọ.
2: Ẹyọ ẹjọ ẹjọ. Ẹgbẹ́ ma gbọ̀ngbọ̀ apọ̀ tẹ. Awùgbé la dùn.
0: Ọ̀la pọ́pẹ́rẹ́ dà pọ̀ sí.
2: Ẹbú. Àtùwúlé. Sọlọ́mọ̀. Bọ́n wí tẹ́ndà tún lábẹ́ o ṣe.
0: Alo.
4: Alo.
2: Fọ́n dàgbé.
4: Fọ́n kò di jọ ẹ.
2: Lamẹ́sẹ́. Aya aya.
0: Nkẹlẹ o.
2: Awuyẹyẹ.
0: Nkẹlẹ o.
4: Ekunde pe n lẹ
2: o. O nkẹlẹ jọ.
0: Mẹkẹlẹ gbọ o.
4: Ọ Amẹrika mi le gba yẹn.
0: O de ka kulọ buru yẹn.
4: A baba rẹ.
2: Tọrọtọrọ bá pọ.
0: Eyín àtọ̀ ngba tọrọ tọ ngba tọrọ.
2: Sina kọsi kọfiransi.
0: Ngba tọrọ ngba tọrọ gbé.
2: Fine. Sẹbi ẹ sẹbi ẹ sẹbi ẹ sẹbi
0: ẹ. Kíkọ le o.
4: Ekúrẹ́kẹ́ mi fọ́ọ̀rọ̀.
2: Mi fọ́ọ̀rọ̀ yọrẹ.
0: Kíkọ le o.
2: Lefikọ
0: lefikọ lefikọ le o gafopo ya mele pompona mi o.
4: Ndekunla mo mi.
2: Lefikọ lọ ke o.
0: Lefikọ.
2: Asakarabu
0: sakara. Se o le yie nu alo o le hɔ mɛ.
2: O le kpɔ vizion de bi ya. Asakarabu
4: sakara. Asakarabu sakara. Asakarabu
2: sakara. Asakarabu sakara. Asakarabu sakara.
0: Asakarabu sakara. Owo n'ota jira dama
2: la o. O le kpɔ vizion na mi
0: ya. Ba kpɔ vizion de ko.
2: Fikọ le ma fikọ le ko le wa.
0: Ba kinde mi le o. Fikọ le le hɔ mɛ o.
2: E kun ca le bi.
0: Fikọ le le hɔ mɛ.
4: Mun
2: na n
0: ye. Mɛkɛ ne yɛrɛ gbɔ o.
2: Mɛkɛ ne funu
4: o. O adiri se mi le gbɔ.
0: O n'eba zikpe mi ala baki to mi.
4: O a zikpe di.
0: A zikpe di.
2: A zikpe di ya mu nyɔ.
0: A dɔkpɔnu zikpe ya.
4: Ɛɛ.
0: Ɛ titi le yi.
2: Titi titi titi bila titi bila.
0: Titi titi mu nyɔ mu nyɔ afi ko le mu nyɔ.
2: Titi titi.
4: Yala mi fɛ yari.
0: Mɛ mi yɛrɛ fɛ yan ka mi yɛrɛ.
2: Mi yɛrɛ titi
4: yari.
0: Ne kɛra tɔ nyɔ bɛ zikpe lo.
2: Yɔrɔ ti la te.
0: Yɔrɔ ne kpɔnkɔ ti la te o.
2: Yɔrɔ ti la te. Mɛkɛ tó bɛ nùtí láti.
0: Mɛkɛ le popo la mi o.
4: Ɛyin Louise lo.
0: Mɛkɛ.
4: Louise.
0: Louise.
2: Lulu.
0: Sèyàn kí pásọ̀ lẹ́gbọ̀n rẹ̀ yànyàn wẹ̀ yà.
4: Yàtà mi le bọ̀.
0: On sait à quel moment.
2: Mais
0: non, mais non, mais non, mais non, mais non, mais non, mais non, mais non, mais non, mais non, mais non, mais
4: non, mais non, mais
2: non, mais non,
0: mais non, mais non, mais
2: non, mais non, mais non,
0: mais non, mais non, mais
2: non,
0: mais non,
2: mais
0: non, mais non, mais non, mais non, mais
2: non, mais
4: non,
0: mais
4: non, mais non,
0: mais non, mais non, mais non,
4: mais
0: non, mais non, mais non, mais non, mais non, mais
4: on
0: m'a pas sorti. Ah, bon, quoi,
2: pas sorti, mon Dieu. Tu as vaincu le nom de Jésus.
0: Amen.
2: Tu as vaincu le nom de Jésus.
0: Amen.
2: Tu as vaincu le nom de Jésus.
0: Amen.
2: Tu as vaincu le nom de Jésus.
0: On est dans ce voie, qu'on pourrait vivre, non.
2: Et comme. Loulou.
0: Oui, bien.
2: Bien, Rana, mon temps.
4: Ok, bien, Rana,
2: mon temps. Mais voilà.
4: Il y a Radio Dor, il y a mes colos qui me vaillent. Il y a mes colos qui me vaillent. Il y a mes colos qui me
2: vaillent. Mais Loulou est
4: amie. Louise de Guénao.
0: Louise.
2: Louise. Hey, donc, mais.
4: Bye bye.
0: Bye. Nous devons vous.

0: ètò gua mi sọ àgbẹ̀lẹ̀ bí ọ kọ́ńdà gbé fún gbàkú la mi fẹ́ na mi fẹ́ mi pa ṣá kékeré o. Alo.
1: Alo.
2: Alo.
0: Fọ́ńdà gbé.
2: Fọ́ńkú dó jìjọ ẹ.
0: La mi fẹ́.
2: Awuyaya. Jìjọ pọ̀pọ̀.
1: Ráyà ráyà.
2: Bibi sese.
1: Bébè.
2: Pastor.
1: Lékè ma.
2: A kúrú ń tó ẹ.
1: Zogbo ni ma.
2: O kule.
1: Ẹ̀fọ̀ ìgbẹ́ kule pẹ̀lú ẹ̀fọ̀ ìgbẹ́
2: pàlẹ́. Ìyá gbọ́ adé.
1: Ami atọ́ bẹ gbọ́ tàti wàrú kó lè di sàlù.
2: O ń gba ọ̀nì náà
1: lò. O lè wàrú kó sí.
0: Ọbẹ̀ dèrè ìgbẹ́ léde o.
2: N bọ̀ bá di gbọ́n dé o lò.
0: Ẹ̀ lóko gùn ẹ̀rọ òbí ńkẹ́.
2: N bẹ kúrú ń tọ́.
0: Ẹ̀ ya pásọ̀ òbí ẹ̀ bí wọn bẹ ńkẹ́.
2: Àjọ má kẹ́ gbọ̀bẹ̀ jangun yà.
1: Dèdè nyọ́nu múnú ajangun.
2: Nyọ́nu
1: múnú ajangun gbà wọ̀.
0: Dèdè.
1: Ẹ tó kiri ọ̀rọ̀ nù
0: ẹ. Dèdè.
2: Ní ọmọ ẹ̀fọ́fọ́ mi ṣẹlẹ̀ mi ọgọ́dọ̀. Ní ọkọ̀ ẹni sọ́rọ́ láti ọ aṣàfọ̀. Ní ọmọ ọbẹ̀ dávìtò. Mẹ́sọ̀gbàdì. Màmá Áfríkà. Pípú kò yọba mi ṣẹlẹ̀ kò yọba yà. Ní ọmọ ọbẹ̀ fòfò àsìbítòtò. Báṣáyì. Pírẹsidán ṣẹlẹ̀ lọ́sàn. Ní ọmọ ọbẹ̀ kọ̀rọ̀. Ní ọmọ ọbẹ̀ inú apádé inú apádé o.
1: Ntọ́ntọ́.
2: Tọ̀tọ̀ ń sè. Lọ́kọ̀ náà máa ṣíwú kúdọ̀ rome o. Àmọ́ náà ipò àrò tí o wá ń gbà fún.
0: Yàwó.
2: Dọ́gbẹ̀ náà lọ́kọ̀ Tata Francisca. Kúdọ̀ ònú àná àgbẹ̀ bẹ́bí. Marie Christelle.
1: Àrẹ pátápátá.
2: Ó gbọ̀ jìdẹ́.
0: Yàwó.
2: Nọ̀bí yàn pé ní ẹ̀kọ́ àfiró. Ẹ̀ka mi lè jẹ́ ń tọ̀rọ̀.
1: Ẹ bọ̀ ẹ̀ tàtàbọ̀ ọjọ́
0: ẹ̀ bọ̀ bọ̀
2: ẹ̀ bọ̀ bọ̀.
1: Mí ìdàkàmù ló jẹ́ bọ̀ bọ̀.

sọ́nà tọ́sí mẹ́sẹ̀kọ̀ premier ní olè sí ẹ̀mí kọ́lé agbájá àgbàkúdó bọ̀bọ̀bọ̀ bẹ́ẹ̀ wọ̀ ní amẹ́lẹ̀ kánẹ́lẹ́ fẹ́ mọ́ bẹ́ẹ̀ ló ṣe mọ̀ jí àtọ́gbí mí ló ń kú jíwèé mí ń ràn mí fa mi àgbàkúdó ju àpáta kẹ́kẹ́ à mápọ́nde ní tẹ́pẹ́ kò lè lè ṣe ẹ̀mí kọ́ra.